0: The block. Olùjàlámàbọ̀, látọ̀nà tó ṣe ní wẹ́rẹ́kẹ́ tó dá fún ládéyọrí jù ló ń ṣayé ìjì ògbè. Lọ́jọ́ tó ń fẹ́nu òrùdì wí tirẹ̀ wọ́n ní kó orúbọ OB àti iyọ̀ ló furúbọ. Látọjọ́ náà wọ́n ti fi ọ̀rọ̀ rí sọ́tí ẹ o. Àtẹ̀wé àdàgbà ẹfẹ́ ní yọ pé tèmi. Àtẹ̀wé àdàgbà.
1: Egypt,
0: the land that gave birth to writing, philosophy, science, religion.